0: gbogbo ìlú tẹ ẹ bá wà tó a ṣe nǹkan kan tó yàtọ̀. Àdúrà kan lọ́lọ́run ni pé lónìí 25 ẹ yọ àdúrà kan péré òun náà ni màá pè kí n tó jáde. Ẹ̀yin ọmọ Ọlọ́run pẹ́pẹ́ yọ pọnmọ ní àárọ̀ ọ̀la. Olúwa ní kí n fún yín ní oníkọ mínímù méjì méjì ètò wa dáa jù tó ṣe pápá ń bari sá yín ní tán yẹn yẹn àyànfẹ́. Ó ní kí n gbìyànjú kí n sọ fún yín pé ẹ jẹ app lé oníkọ mínímù ọkàn jẹ app yẹn ẹyọ kan. Ó ní gbogbo ohun tí ò lè so yọ bẹ̀rẹ̀ sí ṣe so ohun Ọlọ́run leléyìí. Ẹ̀yin wo lẹ gbàgbọ́ pé wòlé Ọlọ́run kan nínú yín yín ní tán jẹ olùfẹ́. Ìsìn tá a ṣe ní ọ̀la yọ yàtọ̀ gedegede ní Wema àti ní gbogbo Sona Church. Mọ́mí ìbẹ̀ bá lè try gbogbo ẹ̀yin ọ̀dọ́ láti ọmọ ọdún 13 títí wọ 30 sáfíìsì tí yín yọ bẹ̀rẹ̀ ní aago méje lágbára Ọlọ́run. Àwọn mọ̀mọ́ mọ̀mọ́ àti bàbá bàbá láti 31 lọ sókè ìsìn tí wọ́n bẹ̀rẹ̀ lórúkọ Jésù ti Nasareti láti aago mẹ́sàn-án lọ sókè láti ìwòrò òdù ni ẹ ti wọ mọ́tò gbági ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní Wema ẹ bèrè tọ́ọ̀tì Ọlọ́run òjijì níbi gáràjì yẹn. Bó tiẹ̀ jẹ́ pé láàárọ̀ gbogbo àwọn Bible school pàdé mi tí n bá ti kúrò lórí Facebook lórí YouTube gbogbo ẹ̀yin tẹ́ wà Bible school pátá àwọn òṣìṣẹ́ chọ́ọ̀tì ti mọ̀.
1: Bàbá mi ò kúrò tàgbà 77 gbà tí ó di bàtà létà yìí ní ká yọ àárọ̀ ìjọkùn yẹn sọ pé ká ànọ́ìtì gbogbo nǹkan tàbá fẹ́ mọ nílé wa tàbá fẹ́ kó change. Mo ṣe ànọ́ìtì pẹpẹ mi mo ní kó ní ṣùgbọ́n Canada pé Nàìjíríà ti sú mi. Mo ànọ́ìtì àwọn aṣọ mi mo ní wóyá ìfẹ́ kó jẹ́ mo fẹ́ máa àwọn ilé aṣọ ilé mo fẹ́ ká aṣọ tútù mo fẹ́. Mo ànọ́ìtì fún mi mo ní pé kí fún mi change èmi ò fẹ́ change fún mi mọ́. To my greatest surprise daddy ní alẹ́ ní ìjọ yẹn náà ìjọ kejì ìjọ yẹn gọgọgọgọ bí ọkọ mi àdẹ sọrọ try that day because òun ó ṣe nǹkan tí ó bí mi ní sọ mo bá sọrọ bí ó ṣe di àárọ̀ ọjọ́ kejì nìyẹn tí mẹ́sẹ̀jì ṣe wọlé nìyẹn ẹ̀yìn tá àjọ sọ̀rọ̀ fóònù anything tó ṣe kọ your phone is there bó ṣe send bó ṣe your phone is there mo ṣe máa rí fóònù dáàdì ló bá di iPhone 16 Pro Max. 1 terabyte. Hey, daddy. Mo ni, hey, mo lọ ṣe wa ṣiṣẹ́ ìyanu.

ilé yìí. Mo àmáyé ti fóònù pé wọ́n fóònù yẹn á padà change lọ sí ayé change báyìí dádì. iPhone 16 Pro Max ní 1TB ẹ pé space yẹn pọ̀ lọ. I'm so happy dádì ẹ ṣe gọ́ sáà.

0: káàárọ̀ o, èmi náà lẹ́ẹ̀rí o, èmi ọmọ ìjọ yìí ni o. Tí mo tó ń wá sí ìjọ kan frontline mission, o ni mo lẹ́ẹ̀rí o, bàbá mi mo lẹ́ẹ̀rí o, wọ́n falẹ́ lórí ogun jáde lára mi o. Tẹ́ ẹ̀ mọ̀ pé ní ká máa gbàdúrà sí i, ọ̀rọ̀ á gbàdúrà sómi láti bí ìjẹta, ipò ogun falẹ́ lórí ogun tó bòrè lára mi. Láti ìgbà tí mo ti wà ní ìlú Libya, ó ti lọ ọdún méjì báyìí, mi ò ṣe nǹkan oṣù mi, rí nǹkan oṣù mi, rí period mi rárá. Tẹ́rí bí mo ṣe mu títí omi tànà tẹ́ni ká mo báyìí ká fi yòókù padà sínú ìwẹ̀ wa tàbí ká fi para wa tá a bá ti wẹ̀. Mo ṣáàdà yòókù sí inú omi ìwẹ̀ mo ti wẹ̀ mi wà á fi para. Mo wọ́n dá yòókù sínú omi ìwẹ̀ mi lálẹ́ àná kí n fi wẹ̀. Mo júmọ̀ yìí mo rí nǹkan oṣù mi bàbá mi náà lẹ́ẹ̀rí o. Ẹ bá ń gbẹ́rí mo ti ń sọ ẹ̀rí mi ni o. Ẹ bá ń gbẹ́rí mi o. Ọfà jáde lára mi mo dúpẹ́ o, mo yin Ọlọ́run ga o, mo gbé Ọlọ́run ga lórí ayé mi. Bàbá mi ẹ ṣe o, àdúrà yín gbà lórí mi. Mo ń dúpẹ́ ní gbogbo ọ̀nà lórí àwọn ọmọ mi lórí tèmi gan. Mi ń gbúrò òkèèrè ìbànújẹ́, mo ò gbúrò òkèèrè ìbànújẹ́ lórí mi. Arúgbó ọjọ́ ṣe o, bàbá mi ẹ pẹ̀ fún ẹ̀yin àti máma. Mo máa ń gbádùn bí bàbá sì mo ń kọ́ wa lẹ́kọ̀ọ́. Ẹ̀kọ́ gidi ni mo máa ń kọ́ wa, mo máa ń gbádùn wọn. Èṣù bí èèyàn bí èṣù kò ní dáàrin yín rú. Ìjọ kan fọ́nrán láì mọ̀ọ́ yóò máa gbòòrò sí i. Yóò di ní ńlá lágbára ọlọ́run bàbá mi ẹ ṣe mo dúpẹ́ mo lẹ́ẹ̀rí inú mi dùn o. Orúkọ mi ni Kudrat Akinwale.
1: Pẹ́pẹ́ yóò pọnmọ ní àárọ̀ ọ̀la. Olúwa ní kí n fún yín ní oníkọ mínímù méjì méjì. Ètò wa dáa jù tó ṣe pápá ń bá rì sáà. Yìí ní tán yín ẹ̀yin àyànfẹ́. Ó ní kí n gbìyànjú kí n sọ fún yín pé ẹ̀jẹ̀ app lé oníkọ mínímù. Ọkàn jẹ́ app yẹn ẹyọ kan. Ó ní gbogbo tí ò lè so yọ bẹ̀rẹ̀ sí ṣe so. Ohun Ọlọ́run leléyìí. Ẹ̀yin wo lẹ gbàgbọ́ pé wòlíì Ọlọ́run kan nínú yìí. Yìí ní tán jẹ́ olùfẹ́. Ìsìn tá a ṣe ní ọ̀la yọ yàtọ̀ gédégédé ní Wema àti ní gbogbo Sona Church. Mọ́mí ibẹ̀ bá lè try. Gbogbo ẹ̀yin ọ̀dọ́ láti ọmọ ọdún 13 títí wọ 30. Sáfíìsì tìyín yóò bẹ̀rẹ̀ ní aago méje. Lágbára Ọlọ́run àwọn màmá màmá àti bàbá bàbá láti 31 lọ sókè. Ìsìn tí wọ́n bẹ̀rẹ̀ lórúkọ Jésù ti Násárẹ́tì láti aago mẹ́sàn lọ sókè. Láti wo ròdù ni ẹ ti wọ mọ́tò gbági. Ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní Wema ẹ bèrè Chọ́ọ̀tì Ọlọ́run òjijì níbi gáràjì.
2: Ẹ káàárọ̀ bàbá mi o, ẹ káàárọ̀ sá. Ẹ kú sí Olúwa sá, Olúwa sọ agbára dọ̀tún. Èmi ọmọ ìjọ yín lórí afẹ́fẹ́ ni. Ọlọ́run ṣe mí lọ́rẹ́ bọ̀ mo bò mọ́ra. Mo bò mọ́ra ọ̀run kọ́lọ́run kó dáríjì mi, kó dáríjì mi. Torí mo ti gbàgbé pé mi mo lọ sídìí pẹpẹ tí mo lọ bẹ̀rẹ̀ tí mo fẹ́. Ní last year November ni mo lọ bẹ̀rẹ̀ lọ́wọ́ lọ́wọ́ pé kó fún mi níwèé ìgbélú àti oyún. Pé tí ìwé ìgbélú báyìí tẹ̀ jáde kó fún mi kí n lè fọmọ dúró sílùú. Mo sì yà lẹ́nu mi ọlọ́run ṣe ìwé ìgbélú fún mi ní December 3. December yìí mo lọ.

Bàbá mi ẹ̀ bá ń gbé pè mí láti jẹ́ yóò sì wù mí bẹ́ẹ̀. Ọmọ ìlọrin ni mí tí mo kéwu tí mo mọ̀ túmọ̀ rẹ̀. Àmọ́ bàbá mi máa ń gbọ́ prógrámù yín. Ìgbà kan ọkọ mi ní kọ́kọ́ máa ń gbé mi pé mẹ́rin gbogbo dàpọ̀ jẹ́ àsùn kìíní kàwọ́ Mùsùlùmí tó ń sí kìíní. Nígbà tó wáyé bí mi náà sì ń gbé bàbá mi nǹkan yí padà. Ìgbà tó yá tí rédíò mi bá jẹ́ tí ì gbọ́ ọmọ. Ó tún wá dàbí pé kankan sọnù lára mi. Èmi náà ni mo ń sọ fún mo tún wá máa ń gbọ́ ìròyìn àwọn tí ń wá níbi tí a ti ń tajà. Ìyá ẹ máa ń gbọ́ tó yìí. Ẹ máa ṣe kinní kan wò ó. Kọ́ ló wú wo ló ní ilé wo ló ti kọ́ tó bá tún ń gbọ́ ó torí ìyanu jù yìí. Bí mo tún ṣe ń gbọ́ mo ti ra rédíò mi nù. Bí mo ṣe ń gbọ́ nù. Ó wá dìgbà tí ní nǹkan bí oṣù tó lọ sáré sáà ní ká gbà bẹ́ẹ̀ tó bá nígbàgbọ́ tó sì lè gbọ́ pé òun ó ra ànúgbà lónìí yìí. Mo ní èmi náà ṣàfi dán ọlọ́run mi ní gbémi náà ò sí èrò kí n ti ẹ̀gbọ́n láti jẹ́ yìí èmi ò ṣe nǹkan kan èmi ní mo sáìdì owó torí mi ò ní gbàgbọ́ lọ́nà mi. Yémi náà gbọ́ òwò ìgbìyànjú yémi náà ò sí èrò mo ní tò èmi mọ̀ pẹ́ tí ẹlẹ́ni tó lè bèmí lówó àmọ́ ní tèmi fẹ́ fi sọ rí ni pé mo ní ọmọ kan ṣáàbù látijọ́ yìí ìgbọ́hùn rẹ̀ bàbá mi tó bá ṣe fún mi ní òmi ojú yìí sì ṣẹ̀jẹ̀ mo ní èmi ọmọ ẹni tí ó fún mi lówó tó lè ríyàn fún mi lówó pẹ̀lú ọrọ̀ ọ̀fẹ́ ọlọ́run bàbá mi bí mo ṣe rí kọlu ọmọ mi níjọ́ náà gangan. Mo tún wá rìn rí lásán o bó ṣe ní ẹ ló mọ̀ mí ẹ lọ wọ àkáǹtì yín torí ó ti ní kí n sẹ́ndì àkáǹtì sí òun níjọ́ tó lọ ilé ọ̀gá tó gbé e lọ ló ti sórí sí pẹ́ ìgbàgbọ́ ẹ lọ wọ àkáǹtì yín fóònù òun rèé o nọ́mbà tó ń gangan nìyí ẹ lọ wọ àkáǹtì yín mo bá wò bá 120,000 ṣé ẹ rí kì í ṣe kówó lódùn mọ́ mi tó pé ọ̀rọ̀ yín wá dàbí mérékù níwájú gbà tóní náà ni mo sì gbà tí mo ní tọ̀ òní fi dánṣẹ́ ẹ̀wọ̀ ọlọ́run wò ní o lára ọlọ́dẹ́ kúnlẹ̀ ìpafẹ́ ní fi dánṣẹ́ ẹ̀wọ̀ ọlọ́run wò ní o òní jẹ́ kẹ́ ń san owó yìí wọ́n nígbà mo rí báyìí mo tún sáré sẹ́ndì ìdá mẹ́wàá mi padà ni mo dúpẹ́ o ìpè yín pé mi o kódà má ló oògùn ni oògùn yín jẹ́ mi torí èmi yìí gan mo ti sọ́ mo ní oògùn wa kọ́ ìyẹn sì sáré sọ pé iné kan báà náà ni mo ń jẹ́ àmọ́ mo wá ní nínú ìgbàgbọ́ báyìí gan pé kì í sí oògùn. Ọlọ́run ọmọ ràn yín lọ́wọ́ o ẹ̀dá kò wù mí kẹ́ ẹ gbọ́ pé tí ẹ gbé pè mí náà kẹ́ ẹ bá mi gbọ́ o torí mo ti ń sẹ́ndì sẹ́ndì sẹ́ndì látijọ́.